0: àwọn ìbejì yìí. Aló ni àwọn ìbejì yìí.
1: Náà ẹjẹ́ máa lọ, ẹjẹ́ sọ, ẹnìkan ìbejì wo. Ọmọ 77 ni wọ́n gbé wọ church lọ́jọ́ Sunday tó kọjá yìí. Àwọn ọmọ church náà kúkú ń gbọ́ ohun tá à ń sọ yìí. Lóṣooṣù bí ṣe máa rí nìyẹn. Ohun tí mo fẹ́ fi gbogbo ẹnu sọ ni pé a pàdé lórí Facebook nísìnyí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ Ọlọ́run gbọ́ fún ọmọ bíbí. Wẹ́n mà lẹ́ẹ̀tì pàdé mi ní Sunday. And gbogbo Sona church wa pátápátá ní agbára Ọlọ́run mo fi gbogbo ẹnu sọ. Ibẹ̀ ni ó ń kálukú ọ̀lọ́ tẹ́ẹ̀tì lọ gbọ́ mi 77 anointing oil àti paper yẹn. Gbogbo tó bá rẹ́dì ó di Sunday ní gbogbo Sona church àti Wẹ́mà náà lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wà níbàdàn Wẹ́mà and co. Ẹnìkan níbo la ṣe fẹ́ ṣe o? Àwa tá a wà ní Kwara ní Ìlọrin lọ́hùn. Now ibi ilẹ̀ yìí ó ti ṣe sáfíìsì tiyín. Ẹ jẹ́ ń pe Pastor Govlo. Ọya ẹ bá ń sọ ibi tá a ti ṣe. Ibi táwọn èèyàn wà ní ọjọ́ Sunday.
2: Láti ibikíbi Gíríálímì Ọfà Garage ẹwọ mọ́tò tàbí ọ̀kadà tó ń lọ sí Asadam ẹ sọ̀kalẹ̀ ní ilé epo Agaka ẹ̀yà ní ọwọ́ ọ̀tún yín ní ọ̀nà òsèré òkè ẹ bèrè bí oyin event center.

0: àwọn ọkọ láyà ẹ̀ àwọn rẹ̀ ó ẹ wò bójú wọn ṣe fáin ẹ wá gbọ́ o wọ́n ti ṣe wedding wọn o èmi mo ṣèlérí pé ń bá ti kọ́kọ́ ṣe wedding in fun to 200,000 ṣe wá ráwọn méjèèjì 200,200 ní ṣe tèmi tètè tí ẹgá tó le jù bá ń lọ.
1: Ayé tilẹ̀kùn ìwọ ló bá mi ṣí.
0: Ayé tilẹ̀kùn.